mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi lákòókò ọ̀gìnì tìyí. By system a ti wà sìkò òjò. Bíbélì ní ẹ gbàdúrà kí ìgbà sísá yín kọ́ mọ̀ sí jẹ́ ìgbà òtútù. Ìyẹn túmọ̀ sí wípé béèyàn bá ṣọ́ra nígbà òtútù àwọn nǹkan kan bẹ tí ó lè pàdánù bó ń pàdánù ẹ̀ náà ni. Mo kí yín kú ojú mọ́ gbogbo ẹ̀yin tí ara yóò tù láyé. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ẹ̀ ní jẹ ìkorò. Wake up is another morning devotion. Gbogbo ẹ̀yin ará Èkó pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní Osòdì. Ẹ̀yin náà dìde ẹ ti gba wòlíì Ọ̀dẹ́kúnlé Epaphras lálejò. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹjẹ́ á dọ̀bálẹ̀ ẹjẹ́ á kúnlẹ̀. Ẹjẹ́ á dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Ológun àjọbọ iná gborí ilé fẹjú ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji. Mọ́mì ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹjẹ́ á lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Bá mi kí bá mi gẹ̀. À ń lọ jókòó níbi pẹpẹ lónìí Sátọ̀dé. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú Èkó ẹ̀yin náà máa bọ̀ níbi pẹpẹ. A sì tún wà ní mode of festival of the first born. Ìyẹn la sì tún bá fà á lọ. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run ẹ máa bọ̀ níbi pẹpẹ ká ẹja lọ dúpẹ́. Ẹ wá jókòó níbi pẹpẹ yín. Ẹ jókòó níbi pẹpẹ yín dádì. Ẹ jókòó níbi pẹpẹ yín mọ́mì. Ẹja jọ máa dúpẹ́. Wọ́n kàn wò sùn. Mo wo gbogbo ohun tó ṣe ní 7-7. Mo wo gbogbo ohun tó ń ṣe bó sùn ìṣe bẹ̀rẹ̀. Ìkan òjò kan testimony gẹ́gẹ́ bá a ṣe sọ pé sùn testimony la wà yìí. Mo wò sọ́tún mo wò sósì àkà ìkàtán ni. So mi ò lè mọ́ sàláì dúpẹ́. Kó tó di pé màá ní ẹ̀dìde kí hallelujah ńlá méje àti ògo méjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní lọ́jọ́ kẹsàn-án oṣù ẹlẹ́ẹ̀karùn-ún ọdún 2026. Gbogbo lé ẹjẹ́ àjọ máa juwọ́ sí i. A lè fogún ẹ̀fẹ́ lòmíì orí wọn ò gbé. Ẹnjiníà ẹjẹ́ bàbá yẹn náà máa dún. Kájọ máa mì mọ́mì iṣẹ́ ti lajú bí ojú ọmọ tuntun.

ago mẹ́sàn all the one ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbà tí ó bá fi di 12 ìyẹn náà ti wá lé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé mi lọ fún ìrìbọ mi mọ sunday ọjọ́ sunday àátún pàdé a ti ṣe ìrìbọ mi lọ́sẹ̀ tó kọjá yìí ẹ jẹ́ mọ́ lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ní ìdá mẹ́wàá gbogbo àkọ́bí ọmọ lolúwa sọ fún mi ẹ gbọ́ ó ní àkọ́bí ọmọ ẹrú ẹbọ 1200 ìkọ̀ọ̀kan dúró fún 1100 lóṣù kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ bá wá jẹ́ àkọ́bí tó ti láǹkì ru 12,000 gẹ́gẹ́ bí ẹbọ kí wọn da owó rẹ pọ̀ mọ́ iṣẹ́ ọlọ́run gbogbo àkọ́bí ẹrú ẹbọ 1200 mọ̀mọ́ rú ẹbọ 1200 fọmọ rẹ olúwa mọ̀jọ́ ṣẹrú àbúrò rẹ ìyìn tó máa sọ̀rọ̀ síwájú àti síwájú tó bá ní lónìí ṣe bó bá sì ní lónìí ṣe lọ́la kò bá nǹkan kan jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ní ìdá mẹ́wàá fi lélẹ̀ níwájú olúwa account number church rate 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bíyìn ọ̀bá yí eyín sí ẹ lè lo eléyìí 2017 42 90 47 Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde First Bank sì nìyẹn ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn ẹjẹ́ ń sọ tẹ́lẹ̀ ẹjẹ́ mọ́ lọ sí Jalisco Field ní Osodi ẹnìkan ní wòlé ẹ̀fún wa lẹ́sẹ̀ bíbélì tá a fẹ́ kà ẹsẹ̀ bíbélì tí ọmọdé àtàgbà wa yọ kà lónìí òní ìwé Nehemiah chapter 1 sí chapter 6 ìwé Nehemiah chapter 1 sí chapter 6 gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ọyẹ wa kúnlẹ̀ mo nawọ́ mi sókè ayé tó dáa jù láyé òní kí ọlọ́run kò di ẹ̀gbé láti ìsìn lọ tó mark birthday rẹ látòní lọ tẹ́ mark wedding anniversary yín kí ìdùnnú kọ́ mọ ṣubú lu ayọ̀ ẹ ó ṣe rere dúpẹ́ pé o tún rẹ̀mí o dúpẹ́ o mọ́kàn fi gbogbo ẹ̀jẹ̀ kéèkì ẹlòmíì ọmọ sóúnjẹ káàkiri kò ní rántí ẹlẹ́dàá rẹ̀ wí nǹkan ṣé ká tún fowó rẹ polówó ṣe ọlọ́run ayọ̀ ni ẹ̀yin náà dá sí pẹ̀lú account number yẹn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 080-88-71-65-66 ẹ send message ire àtànú kọ bá yín God bless you.